nyawa gbogbo rẹ kan ni ikan ni mẹjẹ ọyàn kankan tabata bọọsi tan koro tan gbogbono gba ẹ kọrífọ kọwe mi agrefọ tó tó pọn ètò ẹrẹ àwa ìyá yàn ti ràn wá yìí ẹrẹ ọkùnrin bẹ tí mo àfún ìrìnrìn tó tẹmínú tẹ mi kábíyọ sàkókè ìjàdó kọdù ọrọ jìnnà jìnnà ọrọ ti kú àjìnnà kú kó má jẹ igi ọrùn tọmátì gbogbo wọn náà gbàdé jàgbá rùn